ayé sí kí bọ́ bá ti yẹ ọ́ ìyá lọ. Tutalẹ mẹsẹ tutalẹ tutalẹ Jemini d'accord tutalẹ nuka pesa te o ti pa wọ bo se